0: tẹyin eléwòsàn alábọ̀dé ti èní a máa jọ lọ ni.
1: wà á tẹ̀lé mi lọ́kẹ̀ àbí mi ò bu ẹ dáadáa ni àbó nǹkan tó fẹ́ ni.
0: ó kúkú sí mi bu aya mi mi ò kúkú fẹ́ nǹkan kan wọ́n sọ pé tí ọkọ àti ìyàwó tí wọ́n bá jọ fọwọ́sowọ́pọ̀ wọ́n ní ọmọ á wà ní àlàáfíà.
1: Kúnlé ó ti yí padà ọ àmọ́ àyípadà rẹ̀ yìí dùn mọ́ mi.
2: Bísí ìwọ nìkan kọ́ ló wá sí ilé ìwòsàn alábọ̀dé wa lẹ́ni ìyẹn mà tún dùn mọ́ mi nínú o.
1: bẹ́ẹ̀ ni o.
3: ti ìyàwó rẹ lẹ́yìn láti fi orúkọ sílẹ̀ kí ó sì bímọ sí health center tó súnmọ́ àdúgbò rẹ̀ ṣe bí Kúnlé mọ àwọn health center tó súnmọ́ ẹ ní ìgbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
0: ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí national primary health care development agency npcda.

0: ọkọ mi, kí ló ń ṣe yìí? Ṣo fẹ́ jáde ni?
1: Bísí aya mi kúkú jáde. Ọjọ́ tó máa lápẹẹrẹ ni ọjọ́ ìníjẹ́ o. Nítorí ìwọ ni kọ́kọ́ ni wàá lọ sí Premier Healthcare Center yẹn ilé-ìwòsàn alábọ̀dé ti èní. A máa jọ lọ ni.
0: Wàá tẹ̀lé mi lọ́kẹ̀. Àbí mi ò gbọ́ ẹ dáadáa ni? Àbó nǹkan tó fẹ́ ni?
1: Ó kúkú sí mi gbọ́ aya mi. Mi ò kúkú fẹ́ nǹkankan. Wọ́n sọ pé tí ọkọ àti ìyàwó tí wọ́n bá jọ fọwọ́sowọ́pọ̀, wọ́n ní ọmọ á wà ní àlàáfíà.
0: Kúnlé, ó ti yí padà o. Àmọ́ àyípadà rẹ̀ yìí dùn mọ́ mi.
2: Bísí ìwọ nìkan kọ́ ló wá sí ilé-ìwòsàn alábọ̀dé wa lénìí, ìyẹn mà tún dùn mọ́ mi nínú o.
0: Bẹ́ẹ̀ ni o.
3: Ti ìyàwó rẹ lẹ́yìn láti fi orúkọ sílẹ̀ kí ó sì bímọ sí health center tó súnmọ́ àdúgbò rẹ̀. Ṣé bí Kúnlé mọ àwọn health center tó súnmọ́ ẹ ní ìgbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
1: Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí